lọ́dọ̀ mo ń bọ̀. Báwo ni wọ́n ti kọrin tí wọ́n ṣe ní ipa? Bàtìẹ́jẹ́ my friend Bàtìẹ́jẹ́ lọ́rùn dìde mo ti wà ti kẹ́sẹ́, àbí lọ́rùn dìde mo ti wà ti kẹ́sẹ́.

0: tẹ́lẹ̀.
1: Tẹ̀mí wáyé bò.
0: Lábí ìjà kẹrẹ. Ṣẹ̀yìn lọ́dẹ mọ́nì rẹ gbẹ́dẹ́.
1: Ó ti ní ṣẹṣẹ méjì ṣẹ̀bẹ̀lẹ̀.
0: Olólólólólò. Olólólólò.
2: Naija FM 102.7 rédíò wa ni. Orin tó dára jùlọ ló máa ń jù sórí afẹ́fẹ́, ó dẹ̀ ń fún ni láyọ̀.
3: Ọ̀gẹ̀nẹ̀ ìyẹ́fẹ̀m ní Naija 102.7 Abébọ́múzó Àdámàjẹ́ ìrédíò máná.
4: Yẹ́fẹ̀ náà, kó sọ̀yà bọ̀.
5: Ladies and gentlemen, please fasten your seatbelts.